Awurade nhwɛ obia de fre ni ne fiba so wɔ bra ne ho rema asɛm bia ebusua mpaebɔ ɛgya dem ɛgya wom awurade ate anɔpɛ nso yɛde brɛ wo ɛne bakyɔ frɛ wo nua no frɛ w'adamfo no frɛ abusua ni bi na ka kyɛ nsɔmfɛ no afidie no ntɔ ɛyɛ adom fm wo nua no w'aborɔkyire ne frɛ no sɔmfɛ no afidie no ntoa deɛ ɔwɔ aborɔkyire nso ɛmfrɛ deɛ ɔwɔ Ghana ha na ɔnka nkyerɛ no Awurade nhyira w'adwuma so ɔnhyira wo yɛfunu mu mma ɔnhyira biribi bia a wode wo nsa bɛsom bia yɛ bia Awurade nhyira so ma wo adeɛ biara a wohwɛ ne mu kwan bia Awurade ma mmerɛ mu ma wo Awurade nkasa mfa wo ho ɔnko wo ko nyinaa ma wo wọn wá ẹni wọn kò ní nyàmé ni wọn kọ wọn wá ẹni wọn hàn ní nyàmé ni wọn hàn bẹyì mọ nsàmù ní bẹyì hímà fọ à wọn wọ yẹn fi ahodoɔ mu wọn sọrọ tia awari ẹ sọrọ tia awo ẹ sọrọ tia dwuma ẹ sọrọ tia nipa abirabọ ẹ na nyàmé ankasa nkuku bi ama yẹ ní wọn mọ nkurumdi yẹ mìíràn.